Thank you.
sọ pé ìṣe ìṣòwò ọlọ́run nìyẹn tí ó ti gbúdà wá tí ó sì kéde nǹkan wọ̀nyí sí ìwọ́ ti ṣe tó tọ́tọ́ yẹn tó tóbi àti ìpé jọwọ́ rẹ̀ má ti jẹ́ kí ẹnì kan tí ó mú egungun rẹ̀ kúrò bẹ́ẹ̀ ni wọ́n jẹ̀wọ́ egungun rẹ̀ lọ́wọ́ pẹ̀lú egungun wòlíì tí ó fi mariya wá àti pẹ̀lú gbogbo ilé ibi gíga wọn tí ó wà ní ìlú samaria wọn tí àwọn ọba ìsọ̀rọ̀ ti kọ́ láti rí ìdílé olúwa tókè ni ìsáyà mú kúrò ó sì ṣe sí wọn gẹ́gẹ́ bí gbogbo ìṣe tí ó ti ṣe ní pétélì ó sì pa gbogbo àwọn àwòká ìdí gíga wọn ni tí ó wà níbẹ̀ lórí àwọn pẹpẹ náà ó sì ṣe gbogbo ènìyàn lórí wọn ó sì padà sí jerusalem ọba sì pàṣẹ fún gbogbo ènìyàn ni pé àwọn ẹ̀rọ kọjá mọ́ fún olúwa ọlọ́run yín bí a ti kọ́ nínú ìwé májẹ̀mú yìí ní tòótọ́ àtòkí rí ẹ̀rọ kọjá bẹ̀ láti ọjọ́ àwọn onígbàgbọ́ tí ń dájọ́ ní sẹ́yìn tàbí ní gbogbo ọjọ́ àwọn ọba ní sẹ́yìn tàbí àwọn ọba júdà ṣùgbọ́n ní ọjọ́ kejìdínlógún ìsáyà ọba ni a pa ẹ̀rọ kọjá yìí mọ́ fún olúwa ní jerusalem àti pẹ̀lú àwọn tí ń bá àwọn òkú lò àti àwọn oko àti àwọn ìrírí àti àwọn òrìṣà àti gbogbo ìrora tí a rí ní ilẹ̀ júdà tí ń jerusalem ní ìsáyà kó kúrò tí ó lè mú ọ̀rọ̀ ìsìn náà fẹ́ tí a ti kọ sínú ìwé tí ti àlùfá rí ní ìlú olúwa kòkò sí ọba ṣáájú rẹ̀ tó dàbí rẹ̀ tí ó yí padà sí olúwa kìnnìkìnní àti tọ̀tàntọ̀tàn àti pẹ̀lú gbogbo agbára rẹ̀ gẹ́gẹ́ gbogbo òfin mósè bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ̀ kò sí ẹnìkan tí ó dìde tí ó dàbí rẹ̀ ṣùgbọ́n olúwa kò yí padà kúrò nínú mímúná ìbínú ńlá rẹ̀ èyí tí ìbínú rẹ̀ fi hàn sí júdà nítorí gbogbo ìmúnibínú tí máa láti fi fi mọ bínú olúwa kì í pé èmi ó sì mú júdà kúrò lójú ìwọ̀n pẹ̀lú kí mo ti ní sẹ́yìn kúrò èmi ó sì ta ìlú jerusalemu nínú kí mo ti rìn àti ilé ìṣèlú lórí ti orúkọ mi ni ó wà níbẹ̀ àti ìwé kì í ṣe ìṣèkáyà àti gbogbo èyí tó láti wá kọ wá sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba júdà ní ọjọ́ rẹ̀ ni ara ilé ọ̀pọ̀ ọba ìgbésí ti di ogun sí ọba síríà ní odò ífáàkì ìṣèkáyà ọba ti dìde sí òun sì bá nílé júdò nígbà tí ó rí ní ìwé tí ọ̀rọ̀ sì ṣe ní òkú nínú ọ̀pọ̀ láti mọ́ júdò lọ wọ́n sì mọ́ wá sí jerusalem wọ́n sì fún ní ìgbà òkú òun fẹ́ra rẹ̀ àwọn èèyàn ibẹ̀ náà sì mọ́ yó wá sí ọmọ ìṣèkáyà wọ́n sì fi òun lóyìn wọ́n wọ́n sì ìjọba ní ìṣe bàbá wọn ẹni ọdún mọ́kànlélógún ni jehoahu nígbà tó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ní oṣù mẹ́ta ní jerusalem orúkọ ìyá rẹ̀ ni amọ́kàlì ọmọbìnrin jeremiah àti libna òun sì ṣe èyí tó burú ní ojú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwọn bàbá rẹ̀ ti ṣe faramọ́ kò sì sí sí líìkì ní libna ní ilẹ̀ amati tí ó bàbá bá jọba ní jerusalem ó sì fi ilẹ̀ náà fún abẹ́ ìsìn ní ọgọ́rùn-ún tálẹ́ǹtì bàkàtà tálẹ́ǹtì rírà ara ilẹ́pẹ̀ sì fi ilé sílẹ̀ ní jerusalem sí ọba ní èdè jerusalem bàbá rẹ̀ ó sì kọ́ orúkọ rẹ̀ sí joe akimo ó sì mú joaquin kúrò òun sì wá sí gúúsù tó sì kú níbẹ̀ joaquin sì fi bàbáfà àti ríra náà sí farao ṣùgbọ́n ó fi owó èdè fún ilẹ̀ náà láti san owó náà gẹ́gẹ́ bí òfin farao ó fi agbára gba bàbáfà àti ríra náà lọ́wọ́ àwọn èèyàn ilẹ̀ náà lọ́wọ́ olúkúlù gẹ́gẹ́ bí owó tí a bò fún láti fi fún farao mako ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni joaquin nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ọdún mọ́kànlá ní jerusalem orúkọ ìyá rẹ̀ ni ibuda ọmọbìnrin bebara jerima ní ìsìnkú èyí tó burú ní ojú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwọn bàbá rẹ̀ ti ṣe. orúkọ ìrìnlélógún 24 ní ọjọ́ rẹ̀ ni ìfanásáàrì ọba bábélì gòkè wá bí a sì ní ti fi ìrántẹ́ rẹ̀ ní ọdún mẹ́ta nígbà náà ló padà ó sì tẹ̀sẹ̀ sí i olùwà sì rán ẹjú ogun àwọn ará sábìá àti ẹjú ogun àwọn ará síríà àti ẹjú ogun àwọn ará moabu àti ẹjú ogun àwọn ọmọ amóni ó sì rán wọn sí júdà láti pa àrùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tí ó ti sọ nípa àwọn ìrántẹ́ rẹ̀ àwọn wòlíì ní tòótọ́ láti ẹni olúwa ni ìlú ti wá sí ní júdà láti mú wọn kúrò níwájú rẹ̀ nítorí ẹ̀sẹ̀ mọ́nákì gẹ́gẹ́ bí gbogbo èyí tó ó sì ṣe àti nítorí ẹ̀jẹ̀ aláìsàn tó pa sílẹ̀ pẹ̀lú nítorí tí ó ti ẹ̀jẹ̀ aláìsàn tó bí ìpalẹ́ ẹ̀lẹ́
ebò sí frato ẹni ọdún méjìdínlógún ní yankini nígbà tí bẹ́ẹ̀ ìjọba ó sì jọba ní oṣù mẹ́ta ní ti ìsàlẹ́ẹ̀mì ojúkọ ìyá rẹ̀ ní lóòfà ọmọbìnrin ìmọ̀ kánì ìsàlẹ́ẹ̀mì èyí sì ṣe èyí tó burú ní ojú ilé agẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ ti ṣe ní àkókò náà àwọn ìránṣẹ́ ní sanitary ọba bábélì bí ogun wá sí ti ìsàlẹ́ẹ̀mì ó sì dé ti ìlú náà ní sanitary ọba bábélì ti ṣe ìlú náà nígbà tí àwọn ìránṣẹ́ rẹ̀ sì dé ti bí wá sí ní ọba júdà sí jáde tọ ọba bábélì lọ òun àti ìyá rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ìṣòro rẹ̀ àti àwọn ìrọ̀bá rẹ̀ ọba bábélì sì mọ́ ní ọjọ́ kẹjọ ìjọba rẹ̀ ó sì tó gbogbo ìṣúra ilé olúwa lọ kúrò níbẹ̀ àti ìṣúra ilé ọba ó sì ṣe é gbogbo ohun èlò owó àwẹ́wẹ́ tí solomoni ọba israẹli ti ṣe ní tẹ́ńpìlì olúwa ti olúwa ti sọ ó sì tó gbogbo jerusalem lọ àti gbogbo àwọn ìgbìyànjú àti gbogbo àwọn alágbára kọlu ènìyàn ẹni ẹgbà àná ìṣòfò àti gbogbo àwọn oníṣòwò àti àwọn alágbẹ̀dẹ kò sí ẹnìkan tí kò sí rí àwọn tí ó jẹ káràkà nínú àwọn ènìyàn ọdún náà ó sì gbogbo àtúnú lọ sí bábélì àti ìyá ọba àti àwọn obìnrin ọba àti àwọn ìwọ̀nba rẹ̀ àti àwọn alágbára ilẹ̀ náà àwọn ìlú ni ó tó ní ìgbèkùn láti lè sáré lọ sí bábélì àti gbogbo àwọn ọkùnrin ọlọ́lá ẹ̀ẹ́dẹ́gba àwọn àti àwọn oníṣòwò àti àwọn alágbẹ̀dẹ ẹgbẹ̀rún gbogbo àwọn tó ní agbára tí ó sì yẹ fún ogun àwọn àwọn ọmọ ọba bábélì tó ní ìgbèkùn lọ sí bábélì ọba bábélì ti fi mataniah arákùnrin bàbá rẹ̀ jọba ní ètò rẹ̀ ó sì pa orúkọ rẹ̀ wà ní ezekiah ẹni ọdún mọ́kànlélógún ní sedekiah nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ní ọdún mọ́kànlá ní jerusalem orúkọ ìyá rẹ̀ ní naftali ọmọbìnrin jeremiah àti libna ó sì ṣe èyí tó burú ní ojú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí jehoiakimu ti ṣe nítorí nípa ìbínú olúwa ni ó fẹ̀ sí jerusalem àti juda títí ó fi parán rẹ̀ kúrò níwájú rẹ̀ sedekiah tó sọ ní ìfẹ̀fẹ̀fẹ́ tó sí bébì títà a ní láti ní ohunkóhun tí a ti kọ́ lọ sọ́dọ̀ olúwa ní àdúrà ẹjọ́ ti gbogbo wá dìde bá olúwa sọ̀rọ̀ ní àdúrà ìṣòrí àṣẹ ìṣìlẹ̀ àti àṣọrẹ ìfẹ́ ni láti gbẹ́ràn sí ìlérí láti jẹ́wọ́ ìgbàgbọ́ àti orí ọ̀fẹ́ tó wà á ti gẹ́gẹ́ bí o ti kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ jésù.